Wọ́n kò pọ̀ sí ibù, wọ́n lọ́mẹ́ríkà ló wá dé tí ń bọ̀, wọ́n ní pọ́n wá mi ní London mò ń bọ̀, báwo ni wọ́n ṣe kọ́ ni.

0: lọ́rùn bèbí o. Ha! Àbò fẹ́ gbórúkọ. Because of you, I fit to grow sell my account pátápátá. Mama gbórúkọ.
1: Ọmọ ẹni tí fọ́ mi,
0: kò ṣe, kò ṣe.
2: Bàbá jà náà ti fọ́ yìí.
0: Ó ti ẹ̀ bàjẹ́, kí ló dé?

lójẹ́ sí kò normal level. Ọmọ lọ́jà gbọ́jà sára DJ Nana fẹ́yà spíkà wọ́n gbọ́jà ó ń fọwọ́ bu omú orí ẹtí kan ló bá jù. Normal level DJ Nana fún wọn lábọ̀ normal level. Mr. Rilẹ́gbẹ́gbẹ́ ìsebọ̀dọ̀ normal level. Ó ṣá pró pró ó ṣá fó normal level.